0: Nucleus Radio, ebe snu madaru santa mawanya won tani riwo oye bo ni riwo toru mi ada mama gbuhi ni eya ne mo ewan peji ukun ose sana mi ngange elu mugo de no ba gba na mi ebo moyi oyi o to ido ida ta ge nyage ide ro so to na da mi ge nya ebo kya hai u igo won me ki we a kid ban or he or ye a diet tiger. A there also to be that mega he away that high ego cake, high ego baby, who to read one at Bible manner. Or in not that kid that me. Away so nay, a mega say, yeah, Louis, and you know how we a case such as that tiger. A there Louis, we now that mega he a kid also to. Money at Bible manam. Major Damien, okay, civil tory, that robot sudu, genya, idel wona. May Edna Fowers, or tiny river, or make it any dag barina, or yevon a river toro me, a dag buhi ne, genya, nemo a wire, g, eberemu, uhumu, na lu, vi, ose san, na uhume sana, lu, genya, osike ona miyange e khira nyono hai re pohoi ona da chebe kile te ore be jare ji ebe ore mama do adi inu ku je na da miene ki shon ki vun je re be jan keke bi dun keke o akini Mr. Michael Mota ni mota da gba lo se mo da ta ge yo na chi ebe me bi egbe na mi ore mi no me sha ona da chi mi no ache mama amri Ekomo shavi egbe lo soria okuda tami ebone ri dun keke osike ene ri voto wa na mi emonbo bi ukun na regbe lo egbe na mi oni ewo mama lu leyan ne dagbare ne fe oge ne lu abeja da mi ene wo na mi ngahe elu enukun we sana bugo de no bagba beja da mi ki saboro si voto re o ta wewe Oye ena leo mi EIRS, Edo State Internal Revenue Service. Eda luo beja da mye ganghe. Ona da mye ganghe evo kia ha inwomi ho vi ekutui ehe. Vi ekikba no ki, vi ije keke no bum bum. Enya ade luo na mye ganghe oki sivo tori evo yeda diru a hausa oki chin okba. Supa eki da hausa. B on that million hey evo keke ki vibe kenya obolo si government say na vibe e ki do ami evo go ne do a key ego kenya ide lu obeja da mi oki su otore oki chi I jump pa obolo si government si opa oyi evo ki da na vibe do ami evo onu no me eki na obosi evo ne do a key on that chain dagbare Wunu losi John Odio Ono Kodalovi EIRS Alona on a de Jamia Gagene Dweki Eki Chemama Adweki no sebu wede no Zai Ota Vivi Oyena Leovi Navdak National Agency Osi E by B Uhumu Ene Russia Eda mi Ekutui Ejeda Lui Anyona Nelu of Ekei Sachet B Ekei Nylon Arabiange Federal Government Tai ne yelu on a kitchen be kissivo tori na yona yelu or ye egene kile dagbare doa gwanini evo na shana damye e nesivo tore eda ye mi ekutui ije so na damyange eda bi eje dalui eni anyona noha pekei Sachet B Eke Lano Nada Megange Aki Eki o name Megange ne name in a civil tore neva Diana Rivi Agbaiwuna or ye never ne luon or die say ani e nevo neri oni uhi na shahoin on a dag barebu nu losi on a kodalu nevi navdaki mojisola ade ye verde a choi ino den any wo kamu wai behe We egede ri onu hi na sha wi oto eko bi ogun bi uto iso keke ona gbaibu mana oke san ona even ma semien de dagbare bi esan binoculars radio babun ware kama eho me edna fawas somba de bama religion
1: ibaye kenamu no abe komo zo fu radio station 9 kana bo esan binoculars e bai suwe ni nyenu udoku ndi nkini kusena no nehe na ndi igbo si ebi na aga nyine me na gi du santi na ni ke malo ana aga gi na zo maka oso bidu ke mali bi si agba ani mara kwa ebi na agbaga nehe na obodo nka no ni mi adigo njo udo diru no ndi igbo eke na mu no onye na-ekwu okwu oge ugbu a bụ ofu nwanne na nwoke nke a na-akpọ anyamele good news ugochukwu a na-enwe m ọtụtụ okwu ndị nke nsi ka m kọrị nụ ya ka ebe onye na-eme n'obodo anyị bụ obodo naijiria ndewonu. Nke ise bụ ndị bi n'obodo a nke a na-akpọ Uromi a na-agwanụ oge ugbu a maka ndị mkpọchi ntị si nụ nanụ rapụ ị na-etinye mmanya nke na-aba n'anya witogbu munye na anụ a ndị ofe mmanụ na-ebu na-agagharị n'ụzọ nnuwelie nnuchikọta fana bụ n'otu na ụnwụọ ya nụsị ọwụ yanwa na-eme kanụ na-enweta onwenụ ofu nwanne na nwoke nke a na-akpọ mak ọmọ ekwugo okwu n'oge ugbu a si nụ biko kwụsị ya maka ndụ nụ na eche ekigo nye a na-akpọ na bekee ya bụ reshu ya ọ na-egbu ndị mmadụ anọgbugwekwenu ụtụtụ ndị mmadụ na ọ dịrọ mma ị na-eme isi ogbu munye na-anụ a bụ ụmụ afịfịa a na-atụ ụta n'ime ọhịa abịa ime isi kọọ ya wit ndị nke ndị bekee rụpụta si na ọ dịrọ mma na ọ na-eme ndị mmadụ ndụfa wee bibie n'ụzọ. Nke abụọ bụ obodo ka a na-akpọ Edo Steeti apụgo njem ya bụ ịkwụsị nye a na-akpọ ịna nnukwu ego bụ nke a na-akpọ na bekee taxation. Anụ ndị okwu a si n'ọnụ fa wee na-apụta bụ ndị a na-akpọ the Edo State Internal Revenue Service EIRS fakwulokwu si na fayewepụta nye akpọ nchụkọta bụ nyegbasa ị na-ana nnukwu ego nke bụ egeji wee na-elekọta anya otu isi wee na-ana ego nnukwu ego bụ onye akpọ na bekee taxation ka a na-etinye anya otu ogbunwe ego si abata anaogbunwe onye njikwa n'ego a na-eme ya bụ nye ndị nzukọ a na-akpọ EIRS kwuru okwu si anyị ga-etiba anya otu isi ana ego nye gbasa ego bụ ego obodo. Nke ịtọ bụ ndị na-elekọta anya nri anyị na-eri ọgwụ anyị na-aṅụ anụmmanya anyị na-aṅụ bụ ndị nke a na-akpọ ndị NAFDAC kwuru okwu n'oge ugbu a sị na fa enwudego nye akpọ mmanya etinye na akwụkwọ nke na-adịrọ mma fa nụkwa n'ihi wee sị onaisi wee nwude ndị nke a na anyị ga na-etinyezi anya maka nye gbasa ndị na-ewepụta mmanya ndị na-alụ mmanya bụ ndị awọ fa kwurukwuru okwu wee sị na fenwudego ndị na-enwere akwụkwọ eji anụ mmanya fa wee na-anụ ogbu mmunye akwụkwọ mmanya nke ndị mmadụ na-anwụ n'aka ebu ogbu mmunye na-akpọ action bita ogbumu ụdụ ahụ ka ọ na-adị fa kwuru okwu wee sị na fenwudego ndị na-alụ ụdụ mmanya ahụ falọta afa wee tinye na nylon na-eri na-egbu ndị mmadụ ya bụ nyeme ndị nke a na-akpọ ndị NAFDAC na-ekwu n'oge ugbu a sị na fa enwudego ndị na-ele ụdị mmanya anfanụ kwa n'ihi wee sị na fa ga na-etinyezi anya ugbu a maka udo ndị a n'ime obodo udo dịrịnụ anụ ndị ewunu ndị igbo ona ka o si wee ha m n'ọnụ na ofu redio steshọn anyị nke a na-akpọ esan binoculars nne chezona na asị obodo ọbụ na ndị igbo na-adịrọ ahịa ada azụ ndị igbo ọ ya dịrịnụ mma n'ụtụtụ dịrịnụ mma n'ehihie dịrịkwanụ mma n'abalị, udo dịrị nụ. Onye na-amara asụ ya asụ a n'igwe, udo dịrị nụ. Onye na-ekwu okwu a ofu nwanne na nwoke nke bụ anya mele Good News Ugwuchukwu, ya gaziere n'ọfụma, ndewo nụ.
2: Dede woyi ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Shambinacular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúròmù. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Ọwúlàbí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè àti ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmù láti yàgò fún àmú àwọn àgbo alápòpọ̀ èyí tí kò ní òdiwọ̀n. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí àti máa san owó àsanlé àbí gba owó àgbàlé lọ́wọ́ àwọn tí ó ń tajà ní ìlú Edo lápapọ̀. Àjọ NAFDA ti ṣe àwárí àwọn ibùdó èyí tí wọ́n ti ń ṣe ayédèrú àbí àwọn tí wọ́n kọ etí ikún sí òfin tí ìjọba àpapọ̀ pa láti máma ṣe àwọn ọtí líle sínú ọ̀rá àti àwọn kékékèké mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì jẹ́jẹ́ wípé gbogbo wọn pátá ò ní ọwọ́ òfin máa mú. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmù láti yàgò fún àmú àgbo alápòpọ̀ èyí tí wọ́n fọtí líle ṣe káàkiri gbogbo ẹsẹ̀ kùkú ní ìlú náà. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Makọ́mọ̀ sọ wípé bí ìmúkúmu àwọn èèyàn ṣe pọ̀ tó láàrin gbòòrò yìí ń kọ àwọn èèyàn lóminú, nítorí pé ìlera lọ̀rọ̀, èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti máa mu àwọn ohun tí ó tún lè kó bá ìlera wọn. Ó wá sọ síwájú wípé níṣe ni kí ìjọba gbé àgbékalẹ̀ àwọn tí yóò máa wá àti fi òpin sí ìmúkúmu àwọn ènìyàn, kí ìjọba wá àwọn tí yóò máa tọpa bí àwọn ènìyàn yìí ṣe ń pèsè àwọn nǹkan wọ̀nyí àti láti lè bójú tó ọ̀rọ̀ bí kò ṣe ní tó máa dá àìlera fún àwọn ènìyàn láàrin ìlú. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti máma gba owó àgbàlẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn nípa wípé wọ́n pa gbígba owó tó ń wọlé lábẹ́lé sí ojú kan. Àjọ tí ó mójútó èrò àǹpawó wọlé, ìyẹn EIRS, ìyẹn Edo State Internal Revenue Service, àwọn ni wọ́n pe ìpè yìí nígbàtí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn lọ́gàlọ́gà nínú àjọ yìí àti àwọn ìyálọ́jà àti àwọn abalọ́jà ní ìlú Benin. Òun ni wọ́n ti kéde ọ̀rọ̀ yìí nígbàtí ó ń sọ̀rọ̀. Ẹni tí ó jẹ́ alága fún àjọ yìí, John Odion, sọ wípé ìgbésẹ̀ tí àwọn fẹ́ gbé yìí kò ní jẹ́ kí oríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàn máa lọ gba owó tí kò nídìí lọ́dọ̀ àwọn ènìyàn, àti láti jẹ́ wípé kí wọ́n lè fi ààyè lẹ̀ fún àwọn ènìyàn láti ṣe iṣẹ́ wọn pẹ̀lú ìrọ̀rùn àti láti máma san owó àsanlé sí ọ̀nà tí kò tọ́. Àjọ NAFDAC, ìyẹn àjọ tí ó ń mójútó báwo ni àwọn èèyàn ó ṣe ní máa lo àṣìlò oògùn àti jẹ ohun tí kò dára, ìyẹn the National Agency for